0: èèyàn mi ẹ káàbọ̀ sí ìkànnì mi lónìí wọn máa ṣàfihàn bí mo ṣe máa ń pè lo golden mon aládùn tó kún fún mílìkì
1: ọpẹ o
0: máa kọkọ da golden mon mi sínú abọ lẹyìn náà ló bomi tó lọ wọrọ sí máa wá rò ó pọ bẹẹ ni kí wọn máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọpọ mílìkì aṣara lóore nínú.
2: dúró náà nígbà wo ló fi mílìkì sínú rẹ.
0: golden mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
3: ìyá mi ó máa dùn gan ni.
4: golden mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá ẹ̀rà fún mọ̀lẹ́bí yín lónìí golden mon sọ gbogbo èèyàn di wúrà.